0: dance and be di Kenya me say be di Kenya me because we both kaka we both ni obi am ye konkon by we both so bibi ya obi wetu obi am shout to my wife 3 times or 2 times very good very good
1: na cho abo tre boy
0: me ti abon ti na shem so o me di a wa bra be di shewa di di enu nga ndia e to mu preocupe na mi de wa di ase e yo no akasa e de wa di ase mi ni reason ti a obi e musa because of
1: radin hu ni mobo
0: ye na aso ye ni be di e free ba pem pem so nya mi di e do ni di nya mi aye na etube ni nkwa ni ka se mi janya mi so nkwa nya mi no on pebe bi nfa na mi so mi pebe bi nfa ba when ye e ye kutu e bi ba eso na mi ni se ono awa she nyoma pass no be ko ye pa mi ni na ni se nya mi adum nya mi bi akonto pro di ama no Namibia ya kontu kwa hili ya mano na diya ya wawo mune se eye yuki Namibia ya mano na alikonti ya mani buwe fune de nyamia ya mese abakachireme nanya yuki na naye pisi yeye because mi matra ya nye yentino mapede biye jina ina miye so onwa ya so ebe yebi biba akumienu inti naye felan na unyai ti osu oba dada honum so be kachire no se daddy se ni se nto ba na daddy hwe no se adwa mi hu se wo felan ba mi hu se no fami wo UK ti no
1: wa mo se
0: mi hu se no fami wo UK ti no your mom pie na dey we me say na Finland no so ya she process na say do baby America say almost 70% by dey na papa kai onu catch them say papa kai me notice say dey be say free one no I dey not sustain e bill they say inti UK e su dey no ya she sick one mo ah o dey no one mo ya be o say papa say wọ́n ń se wọ UK na wọ́n mú ẹ̀nà ọmọ aṣáṣe ṣe kò yé tí ní tíntín ní tíẹ́tí ní à síké wọ́n mú un ẹ̀kọ́ ànyàmí fáṣú ẹ̀tùẹ̀tùẹ̀ ẹ̀ ọ̀ká tí wọ́n sẹ́ wọ́n ká tí wọ́n ọ̀ká tí wọ́n sẹ́ wọ́n sẹ́ wọ́n sọ sí wọ́n mú gẹ̀tín tù 20 million mi báyìí náà mi dé bẹ́ tú ọ̀tà mi sọ ẹ̀wàdí sọ wà kọ́ àná akásá di ẹ̀wàdí yẹ wẹ́ẹ́ fẹ́ di 100 million wẹ́ẹ́ fẹ́ di 50 million my friend is saying to me my friend is saying yeah I am saying and my water say me che say me auntie me no ma me ba ko say we do your farm ho ya wa bo lu container wi na ehia just say 2 million e dia yi bi wo so mo so mo tu ba ni na farm wa man is scout to the thing out to the sense say wọ́n ní bá ń tẹ́kì tí mo pè mọ́ yàrá yẹ wọ́n mọ́ fọ́nà dá máa hàn mọ́ sí káà ní bẹ́ẹ̀ náà ló fi ń tẹ́kì tí